0: ẹgbẹ́ kírìmù yín dání ẹjẹ́ kí n sọ tẹ́lẹ̀ sí ìkànnì tó ń gbọ́ yìí ìkànnì ń gbọ́ yìí àǹtí bá ti kú òǹbí nísìn lórí rédíò ọ̀dẹ́kúnlé ẹ̀ pàfẹ́ràn ẹ̀ ti pàdé mi lórí facebook youtube and tiktok ọ̀dẹ́kúnlé má bá ẹ̀dọ́ ọlọ́run kankan chaati o ìyẹn nìkan kọ́ o báwo láṣẹ ṣe gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run láti ìwòrò òde ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ wẹ́mà ẹbìnrin chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn pẹ́pẹ́ yẹ ọ̀pọ̀ mọ̀ṣá nínú ìsìn méjèèjì ìkan ní aago mẹ́jọ àbọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́rin alákọ̀ọ́kọ́ wáyé ní new auditorium wa ẹlẹ́ẹ̀kejì wọ́n wáyé ní second old auditorium olúmìkù àmẹ́nà àṣà.
1: ìyá mi wọn wo mi ò rí kún wọn lè wá lélẹ mama juliana aluko láti.
2: mama juliana bóyá ẹsìn wà nù pàdé aluko bẹẹ bá wá ẹ mọ bọńtà bẹẹ bá wá ẹ mọ wò wá lé.
1: nọba yín wẹ́n ìyá yúbì kan bẹ́ẹ̀.
2: èdè wọn sọ ẹyọ ẹsọ bí wọn ṣe sọ.
1: wọn ní mọmọ ẹyin yúbì kan pé kí mi rì já lọ màá ní kí mi já lọ pé kí n jẹ ká wa máa lọ ibi tán.
2: màá mi náà gbéde mi gbéde.
1: mo ní ìbọn níbẹ̀ wọn ní lọ́nà ọ̀bàdàn wọn ní jesus ti mi ìmọ̀ ibi tó ń jẹ bẹ̀ mo ní kí n náà tún ṣe ń bẹ̀.
2: ó sàmì tún ni.
1: ibà tẹ jẹ ṣọọṣì gan bàbá mi ti ẹ fẹ gbọ mọ.
2: aṣàlàlà.
1: mo ní kí n náà ṣe ń bẹ ṣọọṣì wo ni mi ò ti lọ mo ní kí n náà ṣe ń bẹ ṣùgbọ́n ní ọjọ́ kan ní last year kò sí ọkọ kò sálábàárò èyí bàbá rí gbé agbèwálẹ̀ ìta bàbá tún gbé wa àtúgbẹ̀mí jùlẹ̀ náà ni mo wá ní agency ẹ̀kọ́jú mọ́ business ni but business ọ̀gán náà tún wá ní problem mo tún ṣe òṣèlú gan mi ò rérè ń bẹ̀ so mo wá rí pé ogun wà lóòótọ́ mo ti ń lọ sí church local church ṣùgbọ́n mo mọ̀ nínú ọkàn mi pé mo need the anointing tó ju ti local environment tí mo
2: wà. ìtẹ́lómi ọ̀mọ̀ nìyẹn pé tá a bá ní wá sí jesus city kó o lè borí territorial force ni ẹnìkan lè wò ní jẹ́ bẹ́ẹ̀ àwọn agbára agbègbè ibi ìlò ti ń dojú kọ wọ́n báyìí rí pé pé tí mo wá bì ní ìsìn à ń borí àwọn agbára agbègbè ni o lè máa yìí and ọ̀pọ̀ yín lẹ ti bọ́ láìmọ̀.
0: báwo àwọn ẹ̀mí kan bẹ tó jẹ́ pò lè kọ́ńkà nù lé ìní tàn jẹ wọ́n jèké ẹnìkan kó bí ọmọ rẹ àwọn tí wọ́n ní kí lọ́ wá ká ìrọ̀ wọn pa àwọn gan ni territorial force àwọn lẹ̀mí burúkú tí èsùn kó sínú láti wọ́n jèké ọ lọ fún ìtúsílẹ̀ bíbélì ní lórí òkè síọ́nì ibẹ̀ ni ìtúsílẹ̀ yóò wà ara ní jacob yóò gba ìní tiwọn so láwọn ọmọ ewu ilẹ̀ ìtẹ̀dó ewu tí wọ́n fi tẹlẹ̀ yẹn dó tí wọ́n jẹ kí wọ́n tó kọ́ ilé yẹn ẹ̀yin alájẹbí wà olùfẹ́ apàdé church láàárọ̀ yìí ẹnìkan ní wòlíì bẹ́ẹ̀ ni mo sọ fún ọ àárọ̀ yìí ò lè díẹ̀ nínú ìsìn méjèèjì à ń gbára àdì fún 77 mi-ín ni à bẹ̀rẹ̀ àjọ ṣètò tẹ́yìn.
1: so bí mo ṣàyọ̀ ọgbà ẹ̀yin grandma mi sọ fún wọn mọ́ màá máa wá síbẹ̀.
2: ẹ̀ ń wá ẹ̀ wá fúnra yín.
1: mo wá fún ara mi mo débi ní àárọ̀ 6 a.m. mo jókòó lè bá pè pé kán tó parí service pé àwọn tó ń wojú olúwa.
2: wá fún ọmọ.
1: tó bá pe àwọn tó ń wojú olúwa máa bọ́ ta tó bá pe àwọn tó lóyún máa bọ́ ta.
2: ẹ̀ ń jáde fún méjèèjì.
1: ìjọ yẹn bá ní ká dọ̀bálẹ̀.
2: mo ní ẹ dọ̀bálẹ̀ ń bí
1: bá dọ̀bálẹ̀ sí kan níbẹ̀ yẹn àwọn yẹn ti ṣáájú mi mo dọ̀bálẹ̀ lé obìnrin kan lórí síbẹ̀ àbá lọ bí mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nìyẹn òun ni òun kọ́ òun ni òun kọ́ ṣe ọmọ pé dáàdì kò kú sọ́nà nílé ọmọ gẹ́gẹ́ bí.
2: wọn ti wí tẹ́lẹ̀ ládọ́dọ̀ àwọn ìbò.
1: báwo tí máa ti wá sí program tẹ bá ti pè wá síta ẹ bá ti ní ọ̀rẹ́ 5000 máa wá jáde máa bọ́ta máa máa ń bọ̀ olùwà gbogbo nǹkan ni ìyá ló ń jẹ́ mí ṣùgbọ́n jù tiẹ̀ sí kókó fún mi lọ́mọ náà.
2: fún mi lọ́mọ náà.
1: fún mi lọ́mọ ìyá jẹ ayé mi fún mi lọ́mọ. olùwà sọ fún mi ó ní your age I don't respect it. It's not my problem.
2: pé ọmọ ọdún rẹ ò sí tọkàn mi torí àwọn ń sọ fún ọlọ́mọ ọmọ ti dàgbà ọlọ́run kí n lọ́kàn mi pẹ̀lú ọjọ́ orí ẹ àtọjọ́ orí àti wọta lọ́dà o màmá má sun ẹkún kankan o mi ò fẹ́ mọ iye ọmọ ọdún orí rẹ kò kàn mí.
1: bámi tá a bá ti ní ijó tá a máa jó nígbà tí nǹkan tá a fẹ́ yẹn tó bá ti bẹ̀rẹ̀ tó bá ti tẹ̀ wá lọ́wọ́.
2: ẹ màá ní ẹjí jó tẹ́ jòjú ọlọ́mọ ẹjí jò gbéyàwó.
1: gbogbo àwọn tó bá wà nítòsí mi rògo tó ń ba lè jò torí mo máa ma.
2: ẹ mọ dalẹ̀ rú ni.
1: máa ma ju dín ni máa ma jọ ni máa ma jọ ni torí mo gbàgbọ́ wípé if you no happen for here may I just go die.
2: àwọn wo lẹni tí ó rí ìyanu ẹ̀ka wọlé àwọn tí ọ̀rọ̀ ayé wọn kala mama ilé àwọn ti startan pé tí ọba ìṣẹlẹ̀ ń bí mọ̀ ń lọ kú ni pé ń bo ló tún ti wá fẹ́ ṣẹlẹ̀ bí mọ̀bọ́ yóò lè ṣe àmì bí kúkú bí yíyẹ ìyanu ẹ̀ ó ṣẹlẹ̀ bẹ̀.
1: She wa she ti ni I couldn't tell anybody. The Lord she wa ba mi she.
2: You do
1: me that to wa di omo mi.
2: O do mo wu. Se won bo yin lo mo yin ni. Abe loyun re ni.
1: Aloyun e ni.
2: E loyun e. E si bi nkan.
1: Aloyun e de bi baba mi. I will never be
0: Ime lo to ngbo yi kenke luke olufe mi so nkan kan mo nlo church e mu ore yin eyin olufe gbogbo eyin omo olohun mu ore anu bo se 2000 gbogbo eyan bo se 1000 kan so bi oluwa sanu emi na nlo gbo yi gege bi ore inti jesu le so aye eyan daniye e je mi omo lo church mo n lori facebook nisin o ye ja lo gbogbo eyan wa glove a tun gba a fe ba awon agbara gbebeje Esa yi ese lesi mesi o jo gbagbe nipa esin to ba mo sin mo bo lojo Christi ati nsumo 77 mi bo awon ti o ri yanu la awon ti o raye won kala Olorun gbogbo eni to ba fi ore lele laaro gbogbo eni to ba san ida mewa saanu won pelu majemu ipe lori mi in the name of Jesus account number church lele 19 66 36 38 73 eje nton pe 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International Yogi Daddy Elekeji ni 20 17 42 90 47 20 17 42 90 47 First Bank in here Olorun yo gba fun yin and Comfort Life Mission no Yogi Daddy First Bank in here Eni kan awon omo lojo bi lo awon ti mark birthday won lo ni atawon ni wedding anniversary esare kunle ki so tele ese bibeli la ka iwe obadaya ni o chapter 1 pe lo ni a si mu mo jonah ni merin oje marun po ti sori ofe lo ni ojo anu obadaya ati we jonah gbogbo eyan omo lohun te mark birthday e kunle eyin te mark wedding anniversary oye e kunle gbogbo eyan pata e pade mi lori youtube nisin ati facebook nkan ti dara mi laaro eyin omo lohun ti won bi lo ni da ewa kunle anu mo fe toro fun yin eyin te mark wedding anniversary yin e kunle mo gbe owo mi mejeji soke ti won ba wo eni ti o ra anu gba laye ka ka o mo won in Jesus name you are blessed oh happy birthday long life and prosperity happy wedding anniversary mo gbe eyin omo olohun fe send the testimony e lo number e jo loud ko neat 080 88 71 65 66 080 88 71 65 66 E send the message ire atanu ko bayin you are blessed it is well with you
3: Attention, all business owners in Benin City. Are you looking for a powerful platform to promote your products or services? Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With a diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM.

0: sibe be si mo dupe o
1: ah ogun adani duro mo ba ori ni oruko jesu ti nasareti gbogbo eyi te ba gbagbo gbogbo ogun adani duro no aye o ya para
2: amen
1: ah ogun adani duro 10 good years e go gbe adua to ba gbo ru awon kan bayi to ba wa fowo lera ajo ku sowo e mo je se fo ohun temi mo gbogbo agbara to da duro ti o je o tesiwaju ninu eko e ninu ise ninu orin ajo ati lo sile oba ninu orin ajo ati ma je won mo gbogbo agbara to da duro e agbara yen gbina
2: amen
1: in the name of Jesus
2: amen
1: I may awon obirin to pe irin ajo won mi ni ayi tele sugbon keti to wole oko won gbogun pade o de sun da live nsi ogboro okunrin ni won wa patele ki lo fe awo si o wa di pe nkan wa da wai wai eh ma ro ko boya ogun ye okunrin e lo ni abi boya obirin e lo logun gbo mi sa awon ogun kan be ta ki foduri eh sugbon nipa ta ba gbe igbese adua igba na ni segunde mo so tele fun enikan to ri mi gbo loruko jesu aye re gba iyanu
2: amen
1: ta ba nkede ororo ta nkede ororo o ni ta wa na ri
0: praise the lord hallelujah hallelujah mo ni ere o emi ni oruko mi ni oluwa tuni lati ile ife mo je kan lara awon omo ijo sibi oba ni headquarter tó pẹ̀lú ọlọ́run bàbá sí bí ọba tó rí pé ọba tó ń gbọ́ àdúrà ni ó mọ mi lọ sí ipò ẹ̀rọ bí wọn gbé lọ ṣètò wọn sì dédé pè mí ní after one lóru nìyí bí mọ́ mi ẹ máa bọ̀ mo sì sọ ẹ̀kan ní àmúkú ìwú ọmọ wọn ni ẹ máa bọ̀ oní kí ló dé oní kò sí nǹkan kan wọn ni ẹ sá máa bọ̀ ó máa lọ ṣètò kó tó di pé mo lọ wọn á gbé òróró tí bàbá máa ń fún wa tanàrìtì rẹ wọn á kojú sí kàlẹ́ndà bàbá àti màmá mo ní ọlọ́run bàbá ṣe bí ọba torí ìpèjáyà ni wọn pè mí o ibi kan gbọdọ ṣẹlẹ sí mi ìdààmú kan gbọdọ ṣẹlẹ sí mi ọrẹ má jẹun tí mò ń san lójoojúmọ àfi tí ilé ọjọ kan bá mọ lóko bó ṣe aago mẹta ọrọ máa sọ ọrẹ má jẹun má sáré pé mo san lójúmọ ọlọ́run bàbá ṣe bí ọba ẹ fi sàánú fún mi ojú òbúdọ tí mi o ọlọrun bàbá sí bí ọba mo kojú sí kàlẹndà bàbá àti màmá olójú òbúdọ tí mi mo gbàdúrà mo gbàdúrà mo gbàdúrà mo gbọwọlé kàlẹndà yẹn mo gbàdúrà after one náà pè mí mo gbéra bọ sí mọtò yáá mo sì dúró sítún mo ti yà wọn lẹnu pé by this time mo ní èdè ń bọ ní dáì ibo lẹgbà mo ní ẹsẹ àfihàn sílẹ gba wọn mẹ máa gbé òróró bàbá sí bí ọba tí wọn fún wa mo fi pánìkùn mo ní kó lanu mo lọ sí gbogbo nǹkan tí wọn ní ó yẹ kó máa pé kó máa yíra kó máa mú ifá mo sì lo òróró yẹn fún kábíyèsí bó mo sì bẹ̀rẹ̀ sí ní mo nìyẹn gbogbo nǹkan tí wọn ní òṣèlè tẹ́lẹ̀ ó sà ọmọ sà bẹ̀rẹ̀ sí ní mo mo ní ọlọ́run torí ọba tó ń gbọ́ àdúrà ni ọba tí kì í fi àwọn ẹni tirẹ̀ sílẹ̀ gbogbo ìyá agbóhunmu agbókòó alààyè àdẹ̀gbálààyè nínú òkú lọ́run bàbá ṣe bí ọba mo dúpẹ́ ọ̀rọ̀ olóyè ń ṣiṣẹ́ agbára o mo ṣiṣẹ́ agbára torí pé mo rí iṣẹ́ agbára àti ìyanu tó ṣe olúwa ẹ ṣe o olúwa ẹ ṣe o kò bá sọlá jésù kí ni mo ní tí kò bá sọlá jésù ta ló mọ̀ mí o olúwa ọlọ́run ṣe bí ọba mo dúpẹ́ o jésù pé mo ń jọ láàrẹ ẹsẹ wòlíì mi olúwa sí ní arúgbó wòlíì fún wa ẹni kan ṣòro lórí ọmọ lórí aya ẹni kan ṣòro ẹsẹ mo dúpẹ́ mo pè é ó dẹ̀ dá mi lóhùn ó jẹ́ mi ẹ sí o bàbá.
1: Gbogbo èdè àti ìgbèkùn àwọn àgbà lórí iṣẹ́ oya gbiná
2: ọ̀bẹ
1: oya gbiná
2: ọ̀bẹ
1: táyé ó bà mọ́kùnrin bí iṣẹ́ náà mọ̀ ń gbà ni ta ba ti lo mu yan ni bi se won fe gbokunrin lara e ise ye gboro dide ogun kan lo da duro won fi ile yen le ile to nko te da duro won jo pari e la soko oni lo ro ise bu kan won expect e ni Friday o ma ni agbara sa gbogbo eyin lo yan jo pipe eyin ti wa kan promise and faith agba ti de o ti mari won ja igbeyawo re duro won ti si sato igbeyawo elomiran agari amanda yaka mo pase ti ami ti e ba ni tuma oni lo bo loruko Jesu
2: amen
1: oluwa gba ola
2: amen
1: oluwa gba ola
2: amen
1: in the name of Jesus
2: amen
1: gbogbo eyin odo ipade adura wa latago kan lojo Friday titi da go meji o koje seju medogun gerege apari ni yen eyin odo foju kan woli re eyin le ri sara de kere ko di gba ti ewu ba nde ko to di pe o ma dide eyin le make e lati gba ewe ta build the future babisa loruko Jesus ogun ora jade
2: amen
1: awon asi oro kan be to de gboro mo mo fe so fun o loruko Jesus ara aduba
2: amen
1: pade awon alagba ma bere ni agun meji abo na gbara olorun titi di agun mere oku iseju medogun loruko Jesus wa rogolo laye
2: amen
1: wa de se bi oba
2: amen
1: mo ni wa rogolo
2: amen
1: wa de se bi oba
2: amen
1: mo ni wa rogolo
2: amen
1: wa de se bi oba
2: amen
1: in the name of Jesus
2: amen
1: pe nyamalo te fele Jerusalem mo re ti e send the message e titi ma se we bayi gbo mi sa inu ri ajo bayi ire ajo ogo ni mo palase o ma dide laye
2: amen
1: mo ni wa dide
2: amen
1: mo ni wa dide
2: amen
1: mo ni wa dide
2: amen
1: that was waju gbogbo eyan mo lohun te bless se ran se loni mo bless owo e loruko Jesus wa ta ti yori
2: amen
1: wa ni owo la
2: amen
1: owo e ma control owo
2: amen
1: in the name of Jesus
2: amen
1: wa de se bi oba
2: amen
1: Jesus oluwa wa
2: amen
1: ko akana ba sile 30 32 67 02 85 bele kan si 30 32 67 02 85 Mustafa Solomon Moses oni lo ma gbe jade ni Fort Bank loruko Jesus wa ara anugba
2: amen
1: wa de se bi oba
2: amen
1: gbe eyan mo lo ni yemetu ere ti woli lola mo fe ko white oil yen wa fun awon omo na to wa ni imetu na gbara olorun ni ilero mo gbo ko won ri ororo gba ni last month yo ni sunday to nbo yi gba white oil na gbara olorun gbogbo ilero ma mura nle loruko Jesus ri anugba
2: amen
1: e o de se bi oba
2: gbo
1: lojo bi ode oni wedding anniversary mo bless igbeyawo e mo bless aye loruko Jesus wa ra anugba
2: amen
1: ojo igbeyawo ojo ayo ni ojo ibi ojo ayo ni mo pase ayo ati ibukun ti ma yi e loruko Jesus lo ma se bi oba
2: amen
1: ile lo ni daru
2: amen
1: Jesus oluwa wa
2: amen
1: let me get our celebrant to one bi number 1 pastor Oladipupo Olatunji happy birthday to you number 2 oluwa Femi Mary happy birthday to you loruko Jesus e ori aduba
2: amen
1: ogo ra jade
2: amen
1: bless our prayer boy mo ri bo lugu eje Jesu loruko Jesus oya gbagbara
2: amen
1: kaye ko dide
2: amen
1: ora aduba
2: amen
1: wa lerin la
2: amen
1: Jesus.